0: ìpìlẹ̀ fún yín pé alẹ́ yìí alẹ́ àwọn iṣẹ́ ìyanu tó kà mọ̀mọ́ ni sọ bẹ́ẹ̀. Iṣẹ́ ìyanu tó ṣe kàn án fún ìwọ fún èmi fún gbogbo ènìyàn. Èyí ẹ ní ìpìlẹ̀ àkọ́kọ́ ìròyìn lóró. Ìròyìn ayọ̀ lálẹ́ yìí. Alẹ́ iṣẹ́ ìyanu máa ní pàtó. Ṣé o gbàgbọ́? Yóò wá sí ìmúṣẹ. Kí àwọn akọrin tó wá kọrin láti àwọn orílẹ̀-èdè a ní ìrẹ̀wọ̀ ìpìlẹ̀ yìí láti ṣe afẹ́ sí àwọn èèyàn jàǹkàn-jàǹkàn tí a fi hóòtò tó wà láàrin wa lálẹ́ ìkáàbọ̀. A rí wòlíì Prọfẹ Táíwò Emmanuel. Àwọn ni igbákejì alága PFM ní ẹ̀ka Yorùbá Àwórì ẹ̀ka àbọ̀. A tún ní láàrin wa lálẹ́ yìí Reverend Dr. Francis Obaka. Àwọn ni Tóko Fíjà Rẹ̀tọ̀ ti PFM ẹ̀yìn náà káàbọ̀. Bákan náà láàrin wa a ní olùkọ́
1: àgbẹ̀. Lodò Wezanna Nnọláo Migado Reverend Festus Olatoye Eyeni Adanudola ní PFM Le Awori Ọ̀tà Wezan Pastor Ezekiel Hanlemiadomo Ikuye Isi Plesuran Eyeni Egajipola ní PFM Le Awori Pojuamo. Migado Pastor Arúlọ́ba Solomon. Eyeni Nnọlá ní Ìjoko Promise. Migado Dr. Mrs. Aromire Sineni PFM Pennola de Kacho Awori. Migado Reverend Dr. Olukolade Eyeni Nnola Pastor na Anointed War Lota Wezan. Eye PFM Pennola Okata Klekan Olefia Miokata Miawezan. Echo sinenim limida nuga juatsude javama de kakpio de kajeo de so heo petakpepe gande javama mi poasikpe la so heo mi poasikpe no takpepe Gome kpokpo. Ne mia be sohe o kata. Ple campus. Be school of yo. Le fisi ou le takpokpe si a won no le vevwide. Le kaje o. Minga vade dolo mi kplo. Mia be honlo o, mia be school of yo. E jani nukunu pe nukeke. Mabe jani nukunu pe nukeke. Be pambu buo libe mia gade. Miji e mia globe na ameye ye o pe gododo akwotole ji. Le tefo sike zan yo le. Mina mia donkwi ne mia nonne o. E ma me gbe a. Consider gbe po subo subo janu ju topo. Consider sine gbono le tepo si o le ma. Nenema ke Biblia sosno ha. Si ne le. I ha la va me. O de ka me gavolo. Ye yoda gobo subo subo ha la va ji. E si awe ni miya pe takpe kpe si omi wana ve vwide. E ma me gbe a. Mi gaja don kwe jina me siya me be takpe kpe a. E le ji im. E gbe a. E cho. Kle kosira gbebe utro. E jani nukunu pe nukeke. Apoto la no jikle mi. Akpe na mi.
2: Now bring you choir ministrations from regions, states, and nations across the world.